ẹkùnwọkọ fáráwọ jìgìnnì jìgìnnì ọwọ́ máṣẹ́ ẹgbẹ́ gbangba gbangba gbangba gbangba.